0: gbogbo ayé ṣá ti mọ
1: ló ma sọ.
2: Dari.
0: Wọ́n gbọ́ lamẹ́ríkà o, wọ́n gbọ́ ní London, wọ́n gbọ́ ní Dublin, wọ́n gbọ́ ní.